dictadura. Àmì ó kà láti ní ìwé mímọ́ nípa àwọn ìyanu tí Ọlọ́run ṣe bí ó ti ṣe lálẹ́ yìí. Yóò tẹ̀ ọ́ wò lọ́nà ìyanu. Fúrin dábìtì ìkẹrìndínlógójì 136 ẹsẹ̀ ìkíní. Dájúdájú Ọlọ́run ti dára sí ọ. Ó ní kí o ọpẹ́ fún Olúwa àwọn Olúwa nítorí tí àánú rẹ̀ dúró lá.

Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó fọ́ yẹ́wù tó bá ń gbàdúrà ní lọ́lọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ.

Ọlọ́run ti mú ẹ̀mí wá tán àti ìrètí wa. Ọlọ́run ti mú ẹ̀mí tán láti ṣe àwọn ìyanu bí ìwọ́n bá lè gbàdúrà tó bèrè lọ́wọ́ Olúwa pé kó lè rántí ara rẹ̀ lálẹ́ yìí.

tó fi bí sílẹ̀ láì jẹ́ ká gbà wọ́n là. Àwọn tó nílò òwòsàn ò gbọ́dọ̀ lọ nílò ìtọ́jú ìlálẹ́ yìí. Agbára ọlọ́run gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Àwọn tó nílò ìdáǹdò a ní láti tẹ́ wọn nídè. Agbára ọlọ́run gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n. Ẹjọ́ ṣe pé orúkọ Olúwa ó ń gbọ́ bóòtú ń bá sọ̀rọ̀. Ó létí láti gbọ́. Ó múra tán láti dáhùn. Bí ìwọ́n bá lè béèrè kó o sọ ojú abẹ níbo tó fẹ́ bà ní mi kẹrì. Ìrètí ọkàn mi rèé mo sì mọ̀ kó lè ṣe é. Mo mọ̀ pé wàá ṣe é. Mo mọ̀ pé wàá yà mí lẹ́nu. Mo mọ̀ pé wàá lo.

ìyanu ni wákà ti ṣe ìyanu àmì àti ṣe ìyanu ni ó fara hàn bí lọ́lọ́ yìí. Àpọ́jú gbọdọ̀ ríro lálẹ́ yìí gbàdúrà. Àrọ́ gbọdọ̀ rìn lálẹ́ yìí.

tẹ̀wọ́ wò ọlọ́run yóò sì ṣe ohun náà tó tó ta nínú ayé wa. Ìwọ sáàbà gbọ́bọ̀ fi gbàdúrà ohun ńlá yóò ti ti ṣe nípasẹ̀ ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ó lò lálẹ́ yìí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Òjò òbòkun yóò rọ̀ lálẹ́ yìí lórí ayé rẹ òjò. Lánàá wa òjò ọlọ́run sí ọ̀run. Jẹ́ kí òjò òbòkun rọ̀. Jẹ́ kí òjò òbòkun rọ̀. Òjò látọ̀run. Òun tí ó sì ṣẹlẹ̀ gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀. Òjò òun tó ọlọ́run yóò ṣe lálẹ́ yìí nìyẹn. Bí ìwọ bá lo ìgbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tó gbàgbọ́. Nílò èso wà nínú ayé rẹ lálẹ́ yìí. Tí àgbàgbọ́ nìkan tí ọ̀rọ̀ rẹ̀ ti ń jáde pọ̀ gbá mú. O sì ní pàdánù rẹ̀. O ní pàdánù ìbàlà rẹ lálẹ́ yìí. O ní pàdánù ìwòsàn rẹ lálẹ́ yìí. O ní pàdánù ìdáǹdè rẹ lálẹ́ yìí. Àlùyọ rẹ. O ní pàdánù rẹ lálẹ́ yìí. Wà á rìn. Wà á ríran. Wà á gbọ́ràn. Àwọn ọ̀rọ̀ yóò ti ṣe nítorí pé ènìyàn ọlọ́run ti múra sílẹ̀ lálẹ́ yìí. Láti fi nílò lọ́nà tó ga tó tóbi. Kò sì sẹ́nikẹ́ni tí ó lọ láì gba ìfọwọ́kàn. Á fọwọ́ kàn án. Wàá gbà wò sàn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì bàbá àtiwá. Ẹ bẹ̀ wá wò. Ẹ ṣe tí ò ṣe é ṣe. Ẹ lo ìránṣẹ́ yín láti bá wa sọ̀rọ̀ tó wà lọ́kàn yín lálẹ́ yìí lórúkọ Jésù. Ẹ ṣeun bàbá.

ju tara yóò sọ pẹ̀tẹ́ pátápátá nípasẹ̀ Jésù bẹ́ẹ̀ ṣe wá ní ìrọ̀lẹ́ yìí. Olúwa yóò bù kólúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ jọ̀wọ́ ẹjẹ́ ká dìde dúró bí a ṣe fẹ́.